bí wọ́n ṣe ń ṣe lọ́hùn-ún. Táwa náà ti ẹ̀lú bí àpẹẹrẹ láti gbé ìgbésẹ̀ ti à ń bí. Ó ní kí wọ́n lọ ṣe ìwádìí lóríṣiríṣi bí wọ́n ṣe ń ṣe ṣùgbọ́n ẹgbẹ́ mọ́ṣọ́ọ̀bù fàáké kọrí. Pé táwọn ó bá ṣe léyìí, a jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ rẹ ẹnìkan lọ sókè òkun láti lọ ṣe gbogbo eléyìí wá. Ken Saro wíwá òun náà ni wọ́n yàn gẹ́gẹ́ bí ẹnìkan ṣoṣo ọ̀hún tó kájú ẹ̀ láti lọ. Kì í ṣe pé nìkan ló lágbára tàbí tó kájú ẹ̀ lóòótọ́, ṣùgbọ́n ní gbogbo àkókò tá à ń sọ yìí, wọ́n ti gba ìwé ìrìnnà lọ́wọ́ Ken Saro wíwá. Ẹgbẹ́ mọ́ṣọ́ọ̀bù sì fẹ́ lo ọgbọ́n láti rí dájú wípé wọ́n fún níwèé ìrìnnà rẹ̀ padà ni. Ìdígan rè tí wọ́n fi yarí wípé Ken Saro wíwá gan làwọn fẹ́ kó lọ sílé àjò náà. Ọ̀kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ mọ́ṣọ́ọ̀bù tó wà níbi ìpàdé náà tó kọ rẹ̀ ń jẹ́ olóyè Edward Kobani. Ó bá àwọn oníròyìn ìwé ìròyìn àtìgbàdégbà kan tó kọ rẹ̀ ń jẹ́ Sentinel Magazine sọ̀rọ̀. Wọ́n gbé ìfọ̀rọ̀wérọ̀ wọn jáde ìyún ní ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 1999. Ibẹ̀ ni Edward Kobani ló ti sọ̀rọ̀. Kí ló wí ń tó sọ ni mo fẹ́ sọ yìí. Ó ní a fẹ́ lórí ọ̀fẹ́ yìí láti rí dájú wípé wọ́n dá ìwé ìrìnnà Ken padà fún. Nígbà tá a fárígá pé rárá o, òun la fẹ́ kó lọ sójú wa. Wọ́n gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ṣe mọ̀ wípé ẹni tí ò bá ní ìrànyàn lọ́wọ́ kò ní wulẹ̀wulẹ̀ gbà rárá. Wọ́n gbà lẹ́sẹ̀kẹsẹ̀ tí Brigadier General Akilu tó jẹ́ olùdarí lẹ́ka àgbékalẹ̀ ọgbọ́n ilé iṣẹ́ ológun gbà náà sì pa láṣẹ pé kí wọ́n dá ìwé ìrìnnà Ken Saro wíwá padà fún. Tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bí tọ́ ṣe ń balẹ̀ tí kìí sì padà sẹ́nu mọ́. Lẹ́yìn náà Ken Saro wíwá rìnrìn àjò. Ẹ dákun ẹ máa fọkàn bá mi lọ ẹjọ́ o. Fún ẹgbẹ́ mọ́ṣọ́ọ̀bù, ìgbésẹ̀ wọn ó ti ń ṣe sóore. Àǹfààní ńlá ló jẹ́ fún wọn pé wọ́n ti ẹ̀rí ààrẹ ológun náà bá sọ̀rọ̀. Lóòótọ́ ìjọba ológun gbà náà ó gbàròyé wọn tòótọ́ tòótọ́ o, ká mọ̀ borí Ọlọ́run mọ́ra. Tí wọ́n ti ìjọba ológun lábẹ́ Babangida ó sì fẹ́ láti ṣe nǹkan kan fún wọn nínú Ògùnì. Ẹgbẹ́ mọ́ṣọ́ọ̀bù sì ń retí pé Ken Saro wíwá táwọn rán sílùú Èbó yóò mú àwọn ìròyìn tó ń tí táwọn nílò láti mú ìdàgbàsókè bá ìlú Ògùnì padà wá fáwọn. Èyí tó jẹ́ wípé yóò jẹ́ kí ìjọba ológun náà kí wọ́n lè ṣiṣẹ́ lórí ìbéèrè àwọn. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn. Lẹ́ẹ̀kan sí bí Ken Saro wíwá ṣe gúnlẹ̀ sókè òkun báyìí, ọ̀tọ̀ ni tó mú ṣe o. Nínú ìfọ̀rọ̀wérọ̀ olóyè Kobani náà bákan náà nínú ìwé òun ni lábala ẹlẹ́ẹ̀kejì ẹgbọ́. Ó ní dípò kí Ken ó gba gbogbo ìwé àti àwọn iṣẹ́ ìwádìí tó yẹ kó sì padà sílé gẹ́gẹ́ bí àdéhùn àwọn kó tó lọ. Níṣe ni Ken Saro wíwá ní lọ ń bá wọn lájọ nílé òkèèrè sọ̀rọ̀. Ó ń fààyè gba àwọn ìfọ̀rọ̀wérọ̀. Ó kópa nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìwé ìròyìn CNN. Ó sì ń sọ kòbákùn bí ọ̀rọ̀ tí ikú ń gbọ́ tó fi ń di sí ìjọba Nàìjíríà ńgbà náà. Wọ́n láwọn ògbà iléeṣẹ́ táwọn ò rán tó sì ń lọ jẹ́. Ó sọ fún gbogbo àgbáyé ńgbà náà pé ètò ìdìbò tó fẹ́ wáyé nígbà òun wípé àwọn ò ní kópa nínú ẹ̀ rárá o. Bí gbogbo ògbésẹ̀ àti gbogbo wàhálà ẹgbẹ́ mọ́ṣọ́ọ̀bù bó ṣe forí sanpọ́n ni tí wàhálà wọn sì já sásán.

sáró wíwá ṣe yìí ó bí àwọn ó bí ìjọba ológun orílẹ̀-èdè wa nàìjíríà ó bí wọn ní púpọ̀ púpọ̀ ń gbà náà. Èròǹgbà wọn ni láti gbàròyé wọn. Ṣùgbọ́n wọ́n wọ́gi lé gbogbo èròǹgbà pátápátá. Nǹkan ò lọ bó ti yẹ láti gbà náà. Eléyìí tó sì sọ ẹgbẹ́ Mosop di yẹlẹyẹlẹ. Kẹ́ǹsàrò wíwá ń dunnú. Inú tiẹ̀ ń dùn sí àwọn ìfọ̀rọ̀wérọ̀ ilẹ̀ òkèèrè yìí. Ó sọ kò bá kùn gbé ọ̀rọ̀ síjọba Nàìjíríà ńgbà náà àti síjọba ìpínlẹ̀ Rivers nígbà náà. Ó lo gbogbo àǹfààní tó rí lásìkò ìfọ̀rọ̀wérọ̀ náà pẹ̀lú iléeṣẹ́ ìròyìn CNN láti fi okùn ọ̀rọ̀ ránṣẹ́ síjọba Nàìjíríà sílé epo iléeṣẹ́ ìfọpo Shell. Ní tẹ́ ti jókòó Nàìjíríà tẹ́ ti parí ẹ̀. Sí Kẹ́ǹsàrò wíwá, ìṣòro táwọn fojú winá ẹ̀ nílùú Ògùn ni ó yẹ káwọn gbéná wojú ìjọba ni. Torí ẹ̀ gan-an ni ló ṣe pe àwọn oníròyìn nílé òkèèrè lọ́pọ̀ yanturu tó sì ń sọ̀rọ̀ fún wọn nípa iléeṣẹ́ Shell àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo àgbáyé. Kẹ́ǹsàrò wíwá ṣàṣeyọrí púpọ̀ púpọ̀ lórí ìgbésẹ̀ rẹ̀ yìí o. Ṣé ẹ mọ̀ wípé lọ́hùn náà ni wọ́n bá ti gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ tọ̀ gbogbo ó máa rọ́ gìrìgìrì ni gbogbo wọn fẹ́ gbèrò yìí o. Ṣùgbọ́n tó jẹ́ wípé ìgbésẹ̀ yìí ó bẹ gidina ojú àánú tíjọba ológun Babangida ń gbà náà ti pinnu rẹ̀ tó ń fẹ́ ṣe fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà t'aṣáájú ìlú Ògùn ni wọ́n kóró ojú sí ìgbésẹ̀ tí Kẹ́ẹ̀ni gbé yìí. Tínú wọn ò sì dùn rárá ṣùgbọ́n Kẹ́ẹ̀ni kọ̀ láti sọ ewé agbẹ́jẹ́mọ́wọ́ bó ti wò ó mọ. Dípò bẹ́ẹ̀ níṣe ló bẹ̀rẹ̀ sí ní pàṣẹ ẹnu ẹgbẹ́ Mosop. Òun náà pààrọ̀ ìwà. Kẹ́ǹsàrò wíwá pààrọ̀ ìwà. Ó bẹ̀rẹ̀ sí ní gba àwọn ọ̀dọ́ àtàwọn míì sínú ẹgbẹ́ Mosop. Ó fi èròǹgbà rẹ̀ ó fi yé wọn ó pé àwọn ọ̀dọ́ jókòó báyìí tí sì ń sọ pé nǹkan báyìí ń gbin nǹkan sí wọn nú. Ó ṣàlàyé fún àwọn ọ̀dọ́ náà gbogbo àwọn tó ṣẹlẹ̀ nílẹ̀ òkèèrè bó ti ṣe jẹ́ wípé ìlú Ògùn ni tẹ́ ń wò yìí wọ́n ti mọ̀ wá gan nílẹ̀ òkèèrè òun ti gbé yín sí gbangba. Ọ̀rọ̀ ìlú Ògùn ni wọ́n ń jẹ lẹ́nu báyìí. Tòyá Kẹ́ẹ̀ lè dá ẹgbẹ́ míì sílẹ̀ látara ẹgbẹ́ Mosop nígbà tó dé láti òkè òkun. Ṣé ẹ gbàgbé pé ọ̀tọ̀ la fojú sùn wọn ọ̀tọ̀ ní tí wọ́n ní ó lọ ṣe. Nígbà tó dé ó gbé wà ní ìwọ̀ ó dá àwọn ẹgbẹ́ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ̀ lábẹ́ Mosop. Lára àwọn ẹgbẹ́ ọ̀hún rèé ẹgbọ́ dáadáa mẹ́jẹ̀ẹ̀jọ gan-an rèé ẹgbọ́ dáadáa. National Youth Council of Ogoni People NYCOP Federation of Ogoni Women Association FOWA Conference of Ogoni Traditional Rulers COTR Conference of Ogoni Churches COC Ogoni Teachers Union OTU National Union of Ogoni Students NUOS Ogoni Central Union OCU àti Central Council àti Council of Ogoni Professionals COP. Ẹgbẹ́ mẹ́jọ ẹ̀jọ yìí òun ni Kẹ́ẹ̀ni dáálẹ̀ tó fi pín ẹgbẹ́ Mosop yẹlẹyẹlẹ. Gbogbo wọn ni wọ́n sì gbogbo àwọn ẹgbẹ́ tó dáálẹ̀ yìí òun náà ni wọ́n sì ṣe kíni ni wọ́n ń jábọ̀ fún Kẹ́ǹsàrò wíwá. Sáwọn àgbààgbà ẹgbẹ́ Mosop ìgbésẹ̀ tí Kẹ́ẹ̀ni gbé yìí bí ìgbà téèyàn fẹ́ sọ àwọn àgbààgbà di alopáti ni làwọn náà bá kúkú kẹ́kọ̀ọ́ wọn lọ́wọ́ jẹ́ẹ́jẹ́. Báwọn kan ṣe ń sọ wípé Kẹ́ẹ̀ni ti gba ẹgbẹ́ máwọn lọ́wọ́ rèé o. Bẹ́ẹ̀ làwọn kan sọ wípé ó ti sọ ẹgbẹ́ di ẹgbẹ́ ológun nípa lílo àwọn ọ̀dọ́ nínú ẹgbẹ́ náà. Eléyìí tó jẹ́ wípé ó fà táwọn àgbààgbà tí wọ́n finú ẹgbẹ́ náà lẹ̀ bí mo ṣe sọ. Ó fẹ̀sùn kan Kẹ́ẹ̀ni pé ó fẹ́ sọ ìlú Ògùn ní di ti ẹnìkan. Lóòótọ́ nǹkan ò lọ bó ti yẹ pẹ̀lú ẹgbẹ́ Mosop. Ìforígbárí ti bẹ̀rẹ̀ náà nù. Inú
do ke saru wiwa oju sawon agba agba na oro nti duro gege bi olori igun ti e tawon odo po si awon agba agba yo si po toro tun awon agba agba kan ko se gbe ṣugbọn awon olori iru ogo ni won o tele tori nti ajo soko inu ke oju sawon agba agba yi ago mokanla abo ti lu àwọn àgbààgbà yìí ṣiṣẹ́ tako ohun ó ní wọ́n ṣiṣẹ́ tako wọ́n sì ṣiṣẹ́ tako tí àwọn aráàgbò ògùn nífẹ́ ṣùgbọ́n ọ̀dọ́ wọ́n wà lẹ́yìn kẹsàrò wíwà àfojúsùn kan náà òun náà ni wọ́n jọ ní nítorí ìdí èyí gbogbo ìpàdé táwọn àgbààgbà ní ògùn ní ṣe ń gbà náà lójú kẹ́ẹ̀nì àtàwọn ọ̀dọ́ eléyìí tó tako ìlú ògòní ni lójú wọn wọ́n rí pé ìpàdé àwọn àgbààgbà ń tako tìlú ògòní tí wọ́n sì ń fi ẹ̀sùn ka àwọn àgbààgbà ọ̀hún pé nítorí owó tí wọ́n rí pín bẹ̀ wọ́n ní wọ́n ń gbowó lọ́wọ́ ìjọba àpapọ̀ àti lọ́wọ́ iléeṣẹ́ epo ṣẹ́ẹ̀lì wọ́n ní owó yìí ni wọ́n ń pín nínú ìpàdé wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní fura síra wọn ó sì dá wàhálà tí ò kéré lẹ̀ wàhálà ìfọná sójú bíi bí nǹkan míì ṣùgbọ́n bó ṣe ń fọná sójú tó ó tó ń rúgbó bọ̀ náà látàrí wàhálà tó ti bẹ̀rẹ̀ sí ní wáyé yìí ìjọba pa á láṣẹ pé kí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n lọ ṣèwádìí àwọn tí ń ṣẹlẹ̀ kí wọ́n sì rí dájú wípé wọ́n fún ìjọba lábọ̀ nínú oṣù kẹrin ọdún 1994 ẹni tó jẹ́ igbákejì kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ rivers ńgbà náà acp j atawodi ó fi èsì ṣọwọ́ sí olú iléeṣẹ́ ọlọ́pàá tó sì yànnàná ẹ̀ báyìí pé ọ̀rọ̀ tó sọ rèé o nínú ohun tó kọ ó ní ìbọ̀wọ̀ fún ìlànà àti òfin ó ti forí ṣánpọ́n nílùú ògòní ó sì ti tó àkókò fún ìjọba láti gbé ìgbésẹ̀ akin láti rí dájú wípé ètò ààbò fìdí múlẹ̀ dáadáa ó ní àwọn kan ní agbègbè yìí wọ́n tàpá sí òfin ìjọba tí wọ́n sì ń ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn kò rí nígbà náà àwọn ọ̀dọ́ pẹ̀tí kẹ́hìn sáró wíwá tó kó ṣòdí níṣẹ́ ni wọ́n lọ ń gbéná wojú iléeṣẹ́ ìfọpo tó wà ń bẹ̀ ńgbà náà tí wọ́n sì fi kòbákùn gbé ọ̀rọ̀ ránṣẹ́ síjọba wọ́n fúnjọba ológun nípínlẹ̀ rivers ní ẹ̀dá àbájáde yìí èyí náà níjọba ṣàgbékalẹ̀ ló mú kíjọba orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n ṣàgbékalẹ̀ ìkọ̀ọ̀kan tí wọ́n pè ní internal security task force ìjọba fi àwọn ọmọ ológun ránṣẹ́ sílùú ògòní láti lọ wá ojútùú sí wàhálà tí ń ṣẹlẹ̀ ńbẹ láti lọ wá ojútùú sí bí àwọn ọ̀dọ́ ìlú ògòní tí wọ́n ṣe ń lọ gbéná wojú àwọn iléeṣẹ́ ìfọpo ń bẹ̀ ńgbà nígbà tí àwọn ológun dèlùú ògòní wọ́n sa gbogbo pa wọn wọ́n sì rí dájú wípé wọ́n dá àlàáfíà padà sílùú náà ṣùgbọ́n kì í ṣe pàlàpàlà ẹ ṣùgbọ́n pàbó náà ló já sí torí wọn ò rí nǹkan kan ṣe ní wàhálà bá ṣẹlẹ̀ bí lónìí yóò tún ṣẹlẹ̀ bí lọ pẹ̀lú báwọn ọ̀dọ́ nílùú náà bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní béèrè wọ́n bèrè fowó wọ́n ní ẹ̀ka ẹ fún wa lówó gbà mọ́ bínú wọ́n bèrè owó lọ́wọ́ iléeṣẹ́ ìfọpo ṣẹ́ẹ̀lì tí wọ́n sì ní kí iléeṣẹ́ náà kó fi ìlú ògòní nílẹ̀ láì fi àkókò ṣòfò rárá eléyìí tún dá wàhálà alẹ̀ nílùú ògùn àwọn àgbààgbà ìlú náà wọ́n kọrọ ojú sí gbèsè kẹ́ẹ̀nì àtàwọn alátẹ̀lé rẹ̀ yìí tí wọ́n sì sọ wọ́n lóko bákan náà ni wọ́n tún ń pe àwọn ọ̀dọ́ ọ̀hún wọ́n ń pè wọ́n ní agbésùnmọ̀mí terrorist ọ̀rọ̀ náà lágbára púpọ̀ jù ìlú tí àlàáfíà ti ń jọba tẹ́lẹ̀ ó ti wá di ibùdó ogun àti wàhálà lásìkò náà àwọn ológun tí ìjọba dà sílùú náà ò rí di pàtàkì kankan láti fọwọ́ ṣìpọ́ òfin mú ẹnikẹ́ni wọ́n tẹ̀síwájú nínú iṣẹ́ wọn lílọ bíbọ̀ láti rí wípé àlàáfíà jọba ìṣẹ̀lẹ̀ mú kó kan ṣẹlẹ̀.
ni ojo kokanlelogun osu karun odun 1994 awon agbagba kan oni won peju pese fun ipade laafin kabiyesi beremene yun ni ilu gokana e ma binu eyin omo yo na ni eja lu be nigba ti pade na lo lowo ogunlogo awon odo ni ilu oguni won ya wonu afin na won si gbemi awon loye merin ototo ni fona fashu e gbo mi daada won gbemi awon loye merin ototo ni fona fashu ko tan sibe nigba ti a gbemi won tan won ni won ge won si wewewewe won sa won sa won lekiri lekiri bi igba to je wi pe eyan kun eran ti en ta loja tabisi olohun won ge won si wewe won si gbo won kuro nigba won ro ti ri won de tan won wo won ku onu afin won si tun ge won lekiri lekiri lekiri won won tun dana sun bi igba ti won fe sun won je ti pe ti tell awon odo na to ni won tin moye wi pe awon loye na won gbowo lowo le ise ise ile ati joba apako awon o ra di daju kankan rara bo ti wule o mo o ba wuro owo be lowo won lo o to sugbon won fe sun kan won na ti pata awon odo na se ku pa awon loye merin yi o ja wahala ti o kere le ninu ogoni bo se je wi pe nise ni e bi awon loye merin ohun awon na tu to soke won si se kini won fe jugba o won ni to awon o ni gba o afi ki joba ko se kini ko gbesan iku awon ele awon fawon ijoba sagbekale kokan lati se wadi isele iseku pani na eleyi ti won pe ni okuta panel ibe ni en to je olori iko eso alaabo internal security task force iyo kone okutimi okutimo lohun ti soro lori isele iku awon loye mere erin ohun bi oro re egbon to so oni ni ojo na oun lo silu gioko lati gba awon kan sile ninu ofin basari wahala ti sele lotun losi oni lojo peji ti se ojo keji le logun osu karun awon tesi waju ninu ise awon to di pe won ta ohun lologbo pe awon kan nkan kan mo sele nbe la won ba moju de be ti won ti pa awon loye mere erin ohun na ti won si kun won bi igba teyan kun eran leyin na won dana sun won won ge won lekiri lekiri pelu egungun won won yu egun won soto gba teyan fe je kabisi olo oni ohun wa ohun wa ko gbogbo eran won ohun ko sinu apo ohun si gbe lo sile ijoba fun ayewo ati lati jabo fun awon oniroyin nbe e wo itawon eyan yi ti a da lara oro yo se royin isele buku gba ni nilu ogo nigba na o si lagbara pupo oro yi ki soro to je wi pe ki soro je pe esun paniyan nikan sugbon esun paniyan pakupa lona to ya ni lenu to si gba omi je loju eni ni ninu iwe esun ohun ni won ti ko won ko lopo yantu pẹ̀lú ìwéṣe jẹ́ wípé ẹbí àwọn olóyè mẹ́rin ọ̀hún àwọn náà ni wọ́n kọ ìwé ẹ̀sùn náà àwọn olóògbé mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún náà ni wọ́n wà níbi ìpàdé tó ṣe pàtàkì láàfin ọba gbèrémé gòkánà tó wà ní gíókò àwọn ibi wọn ṣe kọ́ sínú ìwé ẹ̀sùn wọn ni wọ́n ní ìdí pàtàkì ìpàdé wọn ni fún àǹfààní àwọn ọmọ bíbí ìlú gòkánà ìhùn nílùú ògòní kìíṣe láti ṣàpàpẹ owó kankan gẹ́gẹ́ bí ẹgbẹ́ mọ́ṣọ́ọ̀bù làwọn ọ̀dọ́ lábẹ́ kẹ́ǹsàrò wíwá bí wọ́n ṣe ń fẹ̀sùn kàn wọ́n níbi ìpàdé náà àwọn ọ̀dọ́ kan wọ́n kẹ́ fi pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ National Youth Congress of Ogoni People eléyìí tí kẹ́ǹsàrò wíwá tó gbé kalẹ̀ wọ́n jabò wọ́n bẹ̀ wọ́n ní pẹ̀lú àdá ọ̀bẹ irin igi lóríṣiríṣi àtàwọn nǹkan ìjà búkúbúkú òun náà ni wọ́n ṣe kí ni wọ́n kó bò ń bẹ̀
àwọn tó mọ̀ wọn wọ́n dá kọ bí méjì mẹ́ta mẹ́rin márùn-ún nù wọn. Ìwé ẹ̀sùn ọ̀hún tí ẹbí àwọn olóyè mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún tí wọ́n kọ. Wọ́n pè ní àkòrí, wọ́n fi àkòrí ṣe àtúnkọ ìwé ẹ̀sùn láti ọwọ́ ẹbí olóògbé olóyè Edward Williams Kobani àkọ́kọ́ ni. Albert Bade olóyè kejì, olóyè Samuel Orage olẹ́ni kẹta, àti olóògbé Theophilus Orage ni ẹni kẹrin. Àwọn ìwé ẹ̀sùn ọ̀hún ni Rose Kobani, Dora Bade, Elizabeth Orage, Evelyn Orage àti Alhaji Muhammed Kobani tó fi mọ́ JM Kobani ni gbogbo wọn buwọ́. Gbogbo àwọn wọ̀nyí ni wọ́n jẹ́ ẹbí àwọn tó jẹ́ pé tí wọ́n ṣekú pa ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ ìṣekú pa ni yìí ó tún wá fún ìjọba ológun lórílẹ̀-èdè Nàìjíríà ìgbà náà. Ìgbà náà ìṣípòrọpọ̀ ìjọba ti wà Ibrahim Babangida ti kúrò nípò nígbà ayé Sani Abacha náà lélẹ̀ ìbáyìí. Inú bí Abacha púpọ̀ púpọ̀ jù. Ọ̀pọ̀ àwọn ìwé ìròyìn jákèjádò náà ni wọ́n ń kọ ìṣẹ̀lẹ̀ yìí torí ìṣẹ̀lẹ̀ tó burúkú gbàánù. Bí ò bá gbàgbé nígbà tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀, Babangida ni ààrẹ ológun gbà náà. Abacha jẹ́ gbákejì rẹ̀ tó sì mọ tìfun tẹ̀dọ̀ pa iṣẹ́ yìí pa tí ń lọ yìí nípa ìṣẹ̀lẹ̀ yìí. Kò sókùnkùn sá Abacha bó ti wù kó mọ́. Ó mọ ti gbo ibi tí gbogbo ẹ ti bẹ̀. Ìṣèjọba Abacha pa á láṣẹ wípé kí gómìnà ìpínlẹ̀ Rivers dín abẹ́ ológun gbà náà Colonel Dauda Koma kó fọwọ́ síkún òfin mú àwọn tó wà ń di ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Wọ́n máwọn ọ̀dọ́ kan lẹ́yìn tí wọ́n máwọn ọ̀dọ́ ọ̀hún wọ́n ṣàgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ kan láti ṣèwádìí wọn tí wọ́n sì rí dájú wípé Ken Saro Wíwá àti Lẹ́dùn Mítè àtàwọn mẹ́jọ míì wọ́n jẹ̀bi ẹ̀sùn. Àwọn mẹ́jọ ọ̀hún rèé, gbogbo wọn jẹ́ mẹ́sàn-án pẹ̀lú Ken Saro Wíwá. Ẹnì kejì ni Daniel Gboko Felix Nwati, Saturday Dobe Paul Levera Baridobera Nodu Ewo Farinem Kiobel àti John Pune. Ẹni ẹ̀wà kọ́rọ̀ lè bà yá. Lẹ́yìn tí ilé ẹjọ́ tí wọ́n gbé ẹjọ́ kalẹ̀, ìjọba Abacha Okuku sọ wípé ilé ẹjọ́ ológun ni kó dá ẹjọ́ wọn gbà náà. Ṣàgbékalẹ̀ adájọ́ kan lè tí ó dá ẹjọ́ wọn. Lẹ́yìn ìfọ̀rọ̀wérọ̀ nílé ẹjọ́ lẹ́yìn ìgbẹ́jọ́, àwọn adájọ́ Ken Saro Wíwá méjèèjì wọ́n wà ńbẹ̀. Àwọn náà ni olóyè olóògbé Gani Fáwẹ́hìn mi àti Fẹ̀mí Fálànà. Lẹ́dùn Mítè ń tiẹ̀, wọ́n fọwọ́ síkún òfin mú agbẹjọ́rò lòun náà lòun ò rojọ́ tòun fúnra òun. Orí kóhun yọ̀ǹtì ẹ̀hún ò sí inú wọn. Ken Saro Wíwá àtàwọn mẹ́jọ míì, wọ́n dájọ́ ọkú fún àwọn ni kí wọ́n lọ sòwọ́rọ̀ títí ẹ̀mí ó fi bọ́ lẹ́nu. Ẹjọ́ yìí lọ jákèjádò àgbà ńlá ayé pàápàá jùlọ láàrin àwọn orílẹ̀-èdè eléyìí tórílẹ̀-èdè Nàìjíríà wà nù tí wọ́n wà lábẹ́ àjọ Commonwealth. Wọ́n pe Sani Abacha, wọ́n ní ẹjọ́ tẹ dáwọn ẹ̀wà wọgilé ẹjẹ́ kí gbogbo ẹ̀ jẹrodò kọ lọ mọ̀. Ṣùgbọ́n Abacha ní ẹni tó bá ṣẹ ó gbọ́dọ̀ fojú mi lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ò ní lọ láì jìyà. Débi pé àjọ Commonwealth wọ́n rán àrò orílẹ̀-èdè South Africa ń gbà náà Nelson Mandela àtàwọn míì wá tí wọ́n kọ́ wọ́rìn pẹ̀lú ẹ̀ wá sórílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n kí owó tó dé, ìjọba Abacha ó ti pa á láṣẹ wípé kí wọ́n ṣe kíni, kí wọ́n yẹgi fún wọn. Wọ́n yẹgi fún wọn. Nínú iṣẹ́ ìwádìí kan,
o fi die mule wi pe leyin ti won yegi fun won temi bo lenu won ton won sin gbogbo won soju kan nibi ti won sa mi si rara to si je wi pe awon ebi won won ro won gba titi gbogbo mo ni ise iwadi mi fi die mule wi pe leyin temi bo lenu won ton inu acid ni won ko won si ti o si je won ti o je pe won loju ori rara bo ti wi o wo eyi ni itan igbese aye kensaru wiwa atawon mesa mejo mi to fi mo itan ilu oko ni ile itabua lori eto ara gbanda lale yi ago meji la oko iseju me dogun 0704 700 3341 0704 700 3341 baba mi

0: rọrùn. Ẹni tẹ jẹ́.
1: Tó ẹ jẹ́ ọmọ fílẹ̀ yìí ṣe lọ lálẹ́ ìlú ni ọṣẹ ọlọ́fẹ́ ṣe ń gbé ẹyin tẹ bá fẹ́ jẹ pa ìbínú àní láǹfààní àti gbà pé kankan mọ́ bó ti wù ọmọ lórí ètò lálẹ́ yìí tẹ́yìn bá fẹ́ bá wa sọ kankan lórí ètò lẹ́yìn ètò fún ìkéde àti polówó ọjà abẹ́ni kí n fẹ́ fẹ́ bá wa sọ. Bákan náà ẹ jẹ́ àtúmọ̀ tẹ̀ ẹ́ mọ́ra wa létí tòró dàbí wípé àti mẹ́nu bá ó ti ṣe díẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò tá à ń mú wálẹ̀ ọkọ̀ọ̀kan èjèèjì yìí a sì ṣàkójọpọ̀ àwọn ètò ọ̀hún àwọn ìtàn ọ̀hún a ti ṣàkójọpọ̀ rẹ̀ ẹni ó bá nílò rẹ̀ ẹ bá wa sọ̀rọ̀ lẹ́yìn ètò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá nílò rẹ̀ a fi ránṣẹ́ sí ṣùgbọ́n kèé sọ̀fẹ́ o kèé sọ̀fẹ́ ẹ bá nílò rẹ̀ ẹ bá wa sọ̀rọ̀ lẹ́yìn ètò a ti ṣàkójọpọ̀ àwọn ìtàn ọ̀hún ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì àwo kan fi ṣọwọ́ sí yẹn ẹ sì ẹyin náà sì ṣọwọ́ sí wa bó ti jẹ́nu lápá àti bẹ̀rù. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ìdùmọ̀ni tó tún bá wa ṣe lálẹ́ yìí ọba tó já wí tí ò já ṣìwé ọlọ́run ọba tó já sọ tí ò já ṣì sọ. Bákan náà ní ọjọ́ mẹ́jọ láàmọ̀ láǹfààní láti pàdé lórí ètò arágbáǹda kámọ́ dúpẹ́ lọ́wọ́ gíwọ̀gá àgbà iléeṣẹ́ yìí ọmọọba Abiola Peters Mr. Perspective Fred Ayeni ẹ̀yọ́ àjọwà ní agbára ni akóni níjàánu pé fún sáà tí àkókò tá a wà inú ẹ ṣeun o. Àwọn onímọ̀ ẹ̀rọ wa àwọn amojú ẹ̀rọ wa lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ ṣeun akúṣẹ́ o ẹ kúṣẹ́ àtàárọ̀ agbára lọ́wọ́ ọlọ́run a ní ṣe lásán. Bákan náà tátùmọ̀ látọ̀dọ̀ àwọn tó jẹ́ òṣìṣẹ́ aláàbò wa náà adúpẹ́ lọ́wọ́ wọn ṣeun o. Táwọn fi èyí ṣe lọ ní àṣálẹ̀ yìí ẹni ọlásálì náà wà nílé agbára pẹ̀lú bó ti jẹ́nu lápá abẹ́ ẹ mọ́ ti ìpè wá ẹjọ́ dẹ̀yìn ètò kẹ́ tó bá wa sọ̀rọ̀ 070-3930-6648 fún ìkéde àti polówó ọjà àbíbẹ̀ bá nílò àwọn fọ́nrán àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan èjèèjì ẹ bá wa sọ̀rọ̀ lórí lẹ́yìn ètò ẹ kájọ sọ̀rọ̀ bó ti jẹ́nu àdúrà mọ́ mi ọba lógun ló kọ́ mi. Ìpàdé wa ó tún di wọ̀ bí ọjọ́rọ̀ ó dọjọ́ mẹ́jọ lórí ètò aráàgbà ọ̀dà ṣùgbọ́n mọ́ gbàgbé àárọ̀ kùtùkùtù láàárọ̀ lálaago márùn-ún àwọn ètò wọ́n bẹ̀rẹ̀ lọ́múnira bàjìkà àti lọ́múnira gẹ́gẹ́ fún torí tààgò méjìlá bá ti ń lù báyìí àwọn àparí iṣẹ́ fún tọjọ́ ọ̀tọ̀ nínú wọ́n bá dàgò mẹ́fà ìdájí ọ̀la lẹ́pàdé wa lórí ìjẹ́ ti gbọ́ ti ṣe àtúpalẹ̀ láti inú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà bẹ́ẹ̀ ṣe máa ń jẹ gbádùn ẹ ṣeun bí ẹ ti ṣe jẹ ti gbọ́ wa ire o.